0: todo mi tole eto gbe nu mi eto gbe nu mi deso bo to gbe nu mi kaka bo to gbe nu mi dede chito eyohun ikule se kule te kan de mi kuna ba gbe yin do se ba se yawo de o e wa me ro mo chi mi me bi ple bo to gbe nu mi me ro ko ku to tan le yi lo ta ji o me nu do to mi Ẹ̀hún gbé tẹ́gbẹ̀lẹ́ yìí. Mi tó gbé tọ́nú mi. Bọ́dọ̀ iná chẹ́nu mi kaka. Lómìnà tí ń pọ́n lòbùnà bá kan. Bọ́nà pọ́nù mi. Bọ́nà sọ àìmí tán tó nù jí. Bọ́mi sọ́kín tọ́nú mi. Mi mẹ́nu bá kan bọ́nà bá pọ́lẹ̀ yọ. Mi lẹ́rù pé tán tó ń lò pọ́lọ́pọ́ mi tán lẹ́ bí ẹ. Mẹ́rọbìnrin tó mẹ́ filẹ̀ yọ. Mi tó gbé mi sí tó tari pé. Sọ́yà fọ́lé pé hwé tán wá jí sọ ìhwé họ wá jí mi ló pé tán tó ń lò pọ́lọ́pọ́ mi tán lẹ́ bí ẹ. Gbọ́dọ̀ fìdébùdé mi dé ọ gbọ́kàrò tó ló mi wẹ́ ọ mi lọ wọ̀n mi hàn mi tó gbé tán nú mi. Wé gbé àwà jíjẹ́ délẹ̀ ọ mi ló kú tán tó nú mi wẹ̀. Àwà jíjẹ́ náà lò fìdébùnú ìtẹ́pọ̀n lòwò ṣe gbé jí. Bó sọ mẹ́rẹ́ ìbìtọ́ àlọ́mẹ́nú àkúrú náà àlọ́ mọ́ wà jàlọ́ náà ẹ̀ka yìí lọ mí tirele òfẹ́ ṣe tẹ́ndé wẹ́ adé ọ mílẹ́rò àyètò sọ́dọ̀nù jíwẹ̀ mapọ́n tó mọ̀ owó bógan wèrè má sọ́dọ̀ àlọ́mẹ́nú mọ́ wà jàlọ́ náà ó mi sọ́kẹ́ tọ́nu ẹ̀ tó tó hwé adé à hwé gbé adé à àhímẹ́ adé à. Wọ́n tó adébòdò nù sáwẹ́yà sébì jájí adébòdò tó lómi wẹ́yà gbédé mọ́tò mẹ́àdé gbọ́dọ̀ àlegàjí lówó pé ń gbé ẹ ò mọ́tò mẹ́àdé lówó pé ń gbé àsọ mi bóká kó gbọ̀wé nu mẹ́ tó kan ẹ̀kúrò kíkọ́ ẹ̀jẹ̀ kó gbọ̀wé nu mọ́pọ́n tó mọ̀ owó bóká òye sùn wọ́mẹ́ ni ó pé tán tó ń lò kúrò pó mi tán lẹ́ bí wẹ́. Fídé buwẹ́ mi dé ọ mi ò pé tán tó nù mí bọ́dọ̀ ṣe rọ́ bọ̀mí tó pé kúrò ṣe rọ́m lẹ́bí mẹ́ẹ́ká jí yé pé ẹ̀mọ́ ìyàwó lọ sí ìyí àlẹ́ ọ nílẹ́rù pépé tó nú lóporopó mi tán lẹ́bí ẹ gbọ́dọ̀ mímẹ́wé ẹ̀rọ kọ ọ́sá lóbo na sọ́kúndágún lómi wọ̀mí na kẹ́ndé.
1: Mọ́ra jí níbọn tó gbé mi rí sósíà ó tó gbé lóporopó mi tán èrò tó jí ọmọ mi rò pé jí mi bó ń dánmẹ́jí mi sọ́ndé wá mi nà dàkó àṣìṣà òrìn pọ́kọ́ kúròpó ìdákẹ́ ìhùn ìhọ́mẹ́tàn tẹ́mẹtẹ́mẹ́ lẹ́yọ̀ mi tó gbé lóporopó ìtàn púrọ̀mẹ́jì yẹ́rì mímẹ́ ìtàn lẹ́ni pla lóporopó mi tán tó bọ́nu fìsúnù fi yánnu tọ́pọ̀ nọ́pọ́n igosi pégbé lókókó èdè bá sọ́gbéyọ́ ìrànlẹ́lẹ́kà òyẹyẹ àfọyẹyẹ ǹdẹ́gbẹ́ ẹ̀ka tọ̀nù kó lo ka tọ̀nù àìsùn díẹ̀ mọ́nà sànúfọ́ ayé ìrìntàn dàgbére wa kó gbé tẹ́nà tàbó nu kókó ọ̀nà rẹ̀ jẹ̀nu kókó jí ló wáyé hàmẹ́ fún ọ́nù kan yìí ọ́ ẹ̀nà tí hún tó gbé mi kúrò tó jílẹ̀ bí hú tó gbé ó sibasi yàgò dé orò tán wẹ́ kúrò mọ́ jí tán ló kúrò pò kí ọ́nà sẹ́mi dẹ̀ kó àkọ́ gba sáfi bẹ́ẹ̀ ekun ìpẹ́ ká pọ́ bọ́ ọ̀nà pátán yọ ọgbọ̀n fílò tó pé òun lè lajì hánú ọbí sẹ́dọ̀ rọ̀bẹ̀ jí kankó bí ọmọ jí pé tọ́mà dàgbéyà kankó bí ọmọ.
0: Òkun lè lajì ẹlẹ́ yìí pé tán ní wẹ́n gbọ́dọ̀ mi jẹ́ iná chẹ́nu ẹ̀ sánsan ti lọ àfínyé ẹ̀ ṣe sẹ́dọ̀ bọ̀ ọ̀yẹ́ lọ́rọ̀ àyàtọ̀ gàmẹ́ lẹ́rù pé tán tó
1: ní
0: wẹ́n àwọn tó náà jẹ fílẹ̀ bọ̀ wá dùgbà yà.
1: Àtúndò náà gbé dìnyàn náà. Ẹ̀ńdọ̀ yẹn sọ́jà ní ibi ìgbé dìnyàn yẹn nọ́rọ̀.
0: Bọ́ọ̀lù fẹ́ tó.
1: Mi fọ́n de fílẹ̀ àtúnṣà de fílẹ̀ bílẹ̀. Kúndé lajì fi tiẹ̀ kó dọ̀ bọ̀. Lajì lọ́kùnrin dà bí jọ máa kó kórè gàn.
0: Bọ́ọ̀lù fẹ́ tó. Ẹ̀ wọ́n náà sì ti ọgbọ́n wẹ̀ yìí lọ́rùn
1: kọ́ni tó lọ́ọ́ ẹ̀ lọ́ yọ̀ náà.

0: nitunu ọ̀gbọ̀n pọ̀ ekale buhari di ọrọ ọdún mẹrẹ òyìn bú tàbí ò sọ dèé mọ̀bọ̀ ìrún pọ̀ ìdérò kọ́mẹ̀ ní títà òfin nìyà gbọdọ̀ ǹdèwánú yìí rẹ̀ à mọ̀rọ̀ ọdún mẹrẹ èdè sọ ẹnu zé èdè mọ̀rọ̀ kókọ́ ife ẹ̀rọ ọ̀hún rírà ẹ̀kún gba ẹni ọdí ọ̀hún ẹni ọ ọ̀hún ẹni ọ wẹ́nu gbẹ́rù yányáwá ní ibú ènìyàn lẹ ibú ènìyàn lẹfẹ dọkùn àtúntàn jòdò ọ mọ nǹkan tán lé ẹfẹ dọkùn àtúntàn jòdò ọ ewé pọ ẹ ká mọ rọ ẹ ká fẹ rọ pẹ tọdẹ rò fún yẹn kó o tòkí jòkí dónú o dàgbé ènìyàn lẹ ẹ lọrọ ẹnu mọ rọ yìnyín yàgà mọ lẹ kó èdè lẹnu kọ mi yìnyín yàgà ọ yìnyín lẹ kó èdè lẹnu kọ mi o yìnyín má ikú tó o yìnyín inú kàn. Ewo na ipon onu e atunse jodo na na denu kuche si wa na pa adiche so ifine bo bi se ranu to n dagbe we do iya we asutoji ko do gbe mu mo nkan edo na jodo we na sato a kana le ajodo be na ime ma mo to na ton ni tite boyi àìkún gba ẹni ọjíbó nu ènì wúlí bona ẹni dédógbó nùwé tán ẹnẹ fún o nùwé àtú ọjọdọ ní ọrẹ nùwé mọlẹ jílẹ wẹ dọkùn ènìyàn rẹ èsì tí mẹbi ló kàn jí à fi èsì mẹjẹ ọ èrè tó ọ ìhẹn ọ ìrà kọmpran tó o dúró wẹ ẹdọ dúró ẹwẹ ẹdọ ní ẹdọ mina bẹẹbi tó pọ yàrá ọmọ máa rọ ní mádìí ẹ sí o gbogbo èrò nù ọjì ọ ikún ro agbára dóni àmọ ń tí kọ ọnù yìí fẹrẹ jẹ lé àìkún bá rò tè fún ènìyàn ẹ sọ òwòyà bọ pápá àdé máa sọ ọgbẹrin fí àyíbàrọ èdè réalisé nìdé ní ẹjà àbùrùgbọn náà nídọ kó tán bá lọ pàdé ẹwẹ sọ bọ ẹ mọdọ mọ bọnu yín lọjọ mẹne ẹlẹrọ hàn rí àìkún gba ẹni ọjì ọhún ẹni ọwẹ ló tẹwa dónú yín bú lẹrẹ ọhún ẹni ọwẹ tó ń bọ ìmọ pẹwù pọdé ìdáko kan lẹtọọ gan ìmọ kò wà dàgbò tì gan ìdọmọ ń túkà bọnu àlọ dúrọwé gan
1: lo mi na tun lo menji tro ku je ko ru pote ngbe jubun do menji e ma na me sin kan ton an e no ton an ke mi ton mi ro na te pon lo do mo je me ton ali de no me ba to na te ngbe joje si ku te pon lo to lo do nu mi won ne sin e fa me zo mo mi na tun lo menji mi ra gba sa fi je won e hasi ma di ro propo mi ton mi ro fi bon de buwe o ri na menji bravo ko je me ku dro mo kan ton e na mo je me ton e no ba to ton bo lo no ana mi bo mi no se won e ko mi de fi din lo mi mọ̀rọ̀ méjì mẹ́ma sọ̀rọ̀ fi àjò ní ìdíjú ọ tàǹtàǹtàǹ mọ̀ nǹkan tán sì jọ́dọ̀ ìyá tí mọ̀ nǹkan tán ló dó fọ̀nà má dó fọ̀nà sí ẹ̀fà mẹ́rẹ̀ sọ́mbọ̀ tẹ̀rọ mọ̀ nǹkan tán wà lókùkù tán yín ẹ̀lọ́mọ̀ ìrìnàṣẹ́ kó tẹ́pọ̀ lọ́rọ̀ méjì wà ní ẹ̀dẹ́jìbò nù gbẹ́tọ̀ bọ̀rọ̀ mọ̀ nǹkan tán ejò pẹ̀tọ̀ ní lóyìn lo àyè lọ́jì kúnpúlà nù tẹ́mẹtẹ́mẹ́ tán ejò dọ́lẹ̀ òun dìrọ̀ méjì nùnẹ̀ rẹ̀ kọ́nà jẹ́rù fi gègégègé mẹ́mí náà sì tàn gègégègé tán là lìdí àlìdí nù bọ̀rọ̀ àti mọ̀ lẹ́nà tó gbọ́n yọ ejẹ́nẹ̀ òun dìrọ̀ e na jẹ́ náà títí mẹ́nu mẹ́yẹ àtàn ẹlọ́gbọ̀n ìdíyàn mẹ́yẹ mà kó o rò àtàn lè nǹkan tán sí yẹ ẹnà tó lọ mẹjì mi ra sọ lọdọ yẹn nìyẹn abúlé wa jẹ pé tán ló ń lọmọ kó tó ra lọ pa iná ẹnà tó yẹn rẹ mẹjì mọ jẹmẹ tán tí mẹtàn lìdọ èdè kàmú nǹkan tán mẹ lọwọ mẹrẹmẹrẹ tí n gbọ ìsọ kó tán tọkọ màfi gègé dìyàn pẹtọ de lójú pẹtọ bọ òkú ìtàn ìjọdọ ló tó fọdà pọhùn ló tají ọ yìí mẹyìn mẹbìlọ mẹ tán lẹnu kó yín ọ suda kó bọ fi tán lẹnu kó lọ nù títẹ gbé tán mẹrẹ tí ọ fi ìjọ kan pẹ tó mẹmọ lẹyọ ọ tó fọdà ló fi ọpọ lọ rọrùn bẹrẹ jẹ tẹmí kan sọ wà náà jí gègégègé tán lọ àti mọ wọn pàdé ẹnẹmẹ ọ nílò mẹjì mi hẹmí àdénù sí ọ mọjẹmẹ nájìnà tọmẹ tímẹ tọmẹ lọra sọ ló tó tún débi náà tó gbọmọ nukọ yina tí yina fún mi jẹbi ló àgbà sáfì tóró mi tọ mi dẹ mi ra gba safi bọ mi de kan pẹde mo jẹ mi de sumi karo to ji tan lokoro toro mi wẹne e jẹ ko tan bo ndo meji o ndie mi do lo na kan bi o kun pla na ji no ina lo kan to mi khaya mi ya do khosede abi bina lo sede di de me de tin bo ite o ikudro lo ka do khosede abi o lanu sede lo baro moje beto na o moje ro igbo e no benji e ro so me de lo no di me de do o voya awran sede bo ni pache o e pa ni pacha bo na lanu sede na o moje beto e ne hun di mi de mi do aso agbo khatu to ba khosu mo drama do ni ba won je fi fi ni ndali mo ko tonu e ne o bina bi ro puru puru mi to ro to jile do benji e je ko ton bo nu di pacha mi o mi lo na jiro bu do na jan wayo era na mi mo che beto mo ti meto na yin mi ton na jiro mi ro nde na mi mo che beto
0: e wa no ri do ro je re no bi o e re mi kutro o dro me o e mi do we zun do e ye yin ya mi we e mi je fire bo e no nya mi e no nya mi bo we zun ko. Oh, mi moro agwa. Fi emi le o, agwa lo ti jo ero fi o. E do, emi moro vi emi ton le o, yedo emi nyawe. E do, vi emi ton le nyawe.
1: Agwa ya agwa le lo no so, mi no si kuten kwa bo kono yi mi kulito yo. Agwa neno agwa ito, kperi kperi, maka imo, ime ime lo yezo atole le suti tengbe ton waka ton le o. Waja, alo do ndini ube yo. You know, don't be deceiving me, you know. You know, so Nwachimo, oh, Heshima Dimio, you know, Sandy Naja, and come about Naja Jolo, but no call you nothing to do, I mean, Tom Daddy. Bio ho so ke mi jawe nu mi me ko mi lu ro o turu mi we lu tun yere meji pere kon wa kan wa ta de meto a che kan ru pa ta re mi ko na jodu o po je mi ri ha binu ko si mi ri su mi ran ko ha bi tan tan ta bo de bi na wa gbonu na yo sin kan je ho e o mi de hun bi yoro ko ko mi tor meji mi ro ko ha mi e yi wa yo ko le so wa po mi na le yi nu mi tan da lo mi to me lu na re je kun kun ji pere pere o e no o si ba se yan ko de chon lo meji na ji do na ke ha ton fi na ma na te ko lo le do pe pere nu o yi me me lo ro turu mi wele ro meji ra che nu yi ka kai ni no ko ha mi so yi to yi do so ro to ya to pe pere nu yi gbo ha e yin pe de do ha ilo me ko chubu nu na ji do na le ayi.